0: me oeka oechi kitchen ye kodalu nevi rubobe bene luna da megage oda kokun birai itui enenya igbe na me emuja re lui oni governor election luna ni da rubobe be we eduzana ni kere oi oda chain a court party oi Mr. Adeleke ye and I make an gay. I think of the one I lost, Siri Uzanani. Here, the only Mr. Joshua Ugun Wole, or that Tigena, or no Kokune, or that Mr. Adeleke. Another chip with that barabi. Is she one I lost, see, I think he no Kokune will talk, Shubu, we or Shun State. Ukamon, I mean, my semi the dark barabi is some binoculars with your maid now flowers. Babu mara ka mai ho sunu ba di ba mari wejan
1: nde wonu nti ne ga nyi nti no na kokanye nke esam ba na class radio uromi le isa kokanye ta na kokonke mbo ndi Christ no na uromi chetara na Chineke na kponyo bula ko nweta nzoputa na kokonke abo edon elekota oku mebu maka 72 ke commissioner kuputara. Ane kuputara nuzo iwu padoro na Ademola Adeleke nke Accord merila. Mwaputa governor. Godubua, onye si alabona tinimbe kelela Ademola Adeleke maka mmeri ya ozo. Ubua, kaeleba anye na kukondia nuju. Very Reverend Father Dr. John Bosco Ezeyi chetara na ndi Christ no na Holy Family Chapel Uromi na Chineke chọrọ ka mmadụ na-enweta nzọpụta. N'agbanyeghị ebe onye si maọbụ onye ọbụ, o kwuru na okwukwe bụ ihe dị mkpa dịka okwukwe nwaanyị Kena nke mere ka Jesus too ya. Ọ gbakwara ndị nne na nna ka ha na-ekpe ekpere maka ụmụ ha. Duzie ha n'ụzọ okwukwe ma lekọta ndụ ime mmụọ ha. N'akụkọ nke abụọ, Kọmishọna na-ahụ maka Women Affairs and Social Development, Eugenia Abdullah, kwuru na gọọmenti Edo steeti na-elekọta ihe karịrị okwu mmegbu ụmụaka 72. O kwuru na gọọmenti na-echebe ndị mejọrọ, na-enyere ha aka ma na-enyocha ma na-ekpe ndị a na-ebubo imejọ ikpe. N'akụkọ nke atọ, INEC ekwuola na Gọvanọ Ademola Adeleke nke Accord meriri nhọpụta Gọvanọ Osun steeti. Adeleke nwetere vootu 501,067, ebe Bola Ayemunji nke APC nwetara vootu 444,815. Adeleke meriri na mgbaghara ọchịchị ime obodo 19/30. N'otu aka ahụ, onye isi ala Bola Tinubu kelela Ademola Adeleke maka mmeri ya ọzọ. O kwuru na mmeri ahụ gosiri nkwado ndị Oshun nwere maka ya ma gbaa ya ume ka o jiri ọchịchị ya nke abụọ chịkọ ndị Oshun niile ọnụ, n'agbanyeghị onye ha zụrụ vootu. Tupu mbịache akụkọ nke mgbanụ, ka ịlaghachinụ n'ọkpụrụkpọ okwu ndị a wụrụ anyị isi akụkọ. Ndị Kraịst nọ na Uromi chetara na Chineke na-akpọ onye ọbụla ka o nweta nzọpụta. Edo na-elekọta okwu mmegbu ụmụaka 72 nke kọmishọna nke Edo kwupụtara. INEC kwupụtara n'ụzọ iwu kwadoro na Ademola Adeleke nke Accord meriela nhọpụta gọvanọ. N'oge ugbu a, onye isi ala Bola Tinubu kelela Ademola Adeleke maka mmeri ya ọzọ. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu maka oge unu. aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
2: Ẹkú dédé wọ̀nyí, ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Ishaba Inakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yoròmù. Ìròyìn ló ń dé sí tí gbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òhúnlabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ à ń kókó oníròyìn náà. Ìpè ti lọ bá gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn Kristi wípé ìgbàlà kì í ṣe fẹ́ nìkan ti gbogbo ẹnikẹ́ni ni. Ìjọba ìpínlẹ̀ Edo túbọ̀ tẹpẹlẹ mọ́ ìdojúkọ àti dojú ìjà kọ àwọn èèyàn burúkú tí ó ń fi àwọn ọmọdé ṣe ìwà àmì kí wọ́n máa tẹ ojú ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ débi wípé ìjọba kò ní gbà àmì bí oṣù gbẹgbà láti fìyà jẹ ẹnikẹ́ni tí ọwọ́ bá tó. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Àjọ INEC ti kéde Adémọlá Adeleke gẹ́gẹ́ bí olùborí fún ìdìbò gómìnà èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn ẹlẹ́yìn Kristi ní ilé ìjọsìn Holy Family Chapel òun ni ìpè ti lọ bá láti mọ̀ wípé ìgbàlà kì í ṣe fẹ́ nìkan ẹnikẹ́ni àbí gbogbo ènìyàn ló wà fún. Ìpè yìí wá láti rán àwọn ènìyàn létí nígbà tí bàbá wa nínú Olúwa tó ń ṣe wàásù rẹ̀ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí, ìyẹn bàbá wa Very Reverend Father Dr. John Bosco Eze, gba àwọn ènìyàn mọ́ràn wípé gbogbo ènìyàn òun ni ìgbàlà wà fún, pàápàá jùlọ àwọn tí ó bá ń ṣiṣẹ́ tí wọ́n sì ń wá rere Ọlọ́run. Ó wá ṣàlàyé wípé Ọlọ́run ń pe gbogbo èèyàn láti má ṣègbé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ Jésù Kristì kò fẹ́ kí àwọn ènìyàn sọnù. Òun ló sì jẹ́ wípé ó ń pè wọ́n wá sí agbo rẹ̀. Ó wá rọ àwọn òbí láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ kí wọ́n má ṣe máa wùwà àìtọ́. Ó wá sọ fún wọn wípé kí ni èrè òbí tó jẹ́ wípé àwọn ń rìn ní ìlànà Ọlọ́run tí àwọn ọmọ wọn sì ń wo àwọn ìwà ìbàjẹ́. Ó wá sọ fún wọn wípé kí wọ́n fìwà jọ obìnrin ará Kenaani náà tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi máa ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run látàrí ọmọ rẹ̀ obìnrin. Ìjọba ìpínlẹ̀ Edo kò ní fojú rẹ gbogbo àwọn ẹnikẹ́ni tí ó bá ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ mọ́lẹ̀. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ìwéga ìdàgbàsókè ìlú àti àwọn obìnrin, ìyẹn Ignia Abdullah, olóṣọ̀rọ̀ ní ìlú Ìbínú. Nígbà tí ó ń fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn, ó sọ wípé láti oṣù kẹwàá ọdún 2025 sí ọdún 2026, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn àti ìwà ìbàjẹ́ tó lé ní 72 òun ìjọba ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òbí pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ wọn mọ́lẹ̀ àbí àwọn ọmọ ìyàwó wọn nípa ìbálòpọ̀, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ìjọba ti gbé lọ sílé ẹjọ́ tí wọ́n sì ti gba ìdájọ́. àjọ INEC ti kéde Adémọ́lá Adeleke ti ẹgbẹ́ Accord Party gẹ́gẹ́ bí olùborí ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àgbọ́ wípé Adémọ́lá Adeleke òun ni ó gbẹ lọ́wọ́ àwọn mẹ́rìnlá yòókù tí wọ́n bá díje ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ INEC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Joshua Ògúnwọlé olókéde ọ̀rọ̀ yìí ní olú-iléeṣẹ́ wọn tí ó sọ wípé Adémọ́lá Adeleke ní ẹgbẹẹgbẹ̀rún lọ́nà 551 pẹ̀lú 67 lọ́nà ẹgbẹ̀rún ni ó ní tí ẹni tí ó sì tẹ̀lé lẹ́yìn Bọ́lá Oyèbámíjí ní ẹgbẹẹgbẹ̀rún lọ́nà 134 185 ìbò ní àkótán ọ̀gbẹ́ni Adémọ́lá Adeleke ní àbí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 19/30 tí ọ̀gbẹ́ni Oyèbámíjí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 11 ní tirẹ̀ ìyẹn ẹni tó tẹ̀lé lẹ́yìn. Ẹwẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ọ̀kárẹ̀ okú àfọmọnìyàn ṣe fún Adémọ́lá Adeleke gẹ́gẹ́ bí ó ti jáwé olúborí. Ọ̀rọ̀ ìwáyé láti ẹnu ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn àgbà fún ààrẹ Báyọ̀ Onanúgà tí ó kéde wípé ààrẹ kí i lọ́pọ̀lọpọ̀ tí ó sì wá tún rọ̀ wípé ìjáwé olúborí lẹ́lẹ́ẹ̀kejì kí ó fi gbé ìpínlẹ̀ Ọ̀ṣun lárugẹ kí ó sì má wo ti ẹlẹ́yàmẹ̀yà àbí ẹlẹ́sìmẹ̀sìn nínú gbogbo tó bá dáwọ́lé. Èyí ni a ó fi ṣe àṣekágbáàrò yìí tòní.
3: All right, ladies and gentlemen, my name is Semsi Alamanoso, as an enjoyment landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport, 35 young players aged between 9 and 19 are undergoing intensive training at the Nigerian Table Tennis Federation organized national camp ahead of 3 international tournaments scheduled to take place in Ghana and Guinea later this month. In a separate news, France begin their final push towards a third World Cup crown on Thursday when they take on Morocco in a blockbuster showdown as a star-studded quarter-final lineup kickoff. In another development, organizers of the Lagos Grand Horse Race have unveiled plans for the maiden edition of the event, describing it as a major initiative aimed at positioning Lagos as Africa's leading destination for horse racing, sports tourism, and cultural entertainment. This is the Beat of Sports from Esan Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day, and God bless you all.
5: Welcome to Entertainment News on Retro Sports from Eastern Binoculars Radio, Uromi. First, the headlines. Why I stopped trying to quit smoking. Omale, I have nothing to hide. Dapper Dan fired back at Shea Vibes, Charlie Poppy, and T.I. Blaze. My name is Judith Chinenye. Now the entertainment news in details. Nigerian Afrobeat singer.
6: Ọ̀nà sí ọ̀tọ̀ wà nìkan náà ṣẹ̀wánà ọkí mú iná rẹ̀ yín gbé jọ́rẹ̀ wí gbé rí ọ̀tọ̀ ẹ̀dù nọ́kẹ́ẹ̀kì ẹ̀dù ní mákóyè ewé sínú tí a yàn náà gbẹ̀rẹ̀ dáìn. Ọ̀nà sí ọ̀tọ̀ wà nìkan náà ṣẹ̀wánà ẹ̀dù gọ́vnọ́sì ní tọ́ ọmọdé ó pẹ̀wò ọkí lúọ̀ ẹ̀ wẹ́kẹ́ yìí shine agenda. nara miege nya jerebe kidase ne ona kiraki nara mie edu we na vai na miege nya ekino kiraki nu we duru baru oku edu hi imobirel wokere kere ye oyi imina che akilufu adoro bawagma nenezi bocho insurance plan oda vino we ba oda re wigo no hugbe bomi go kere 18,000 naira bano imino sero imi ye no na mie miege nya akimigo ni e kobo ni e kweni ni ori sabo vai edu oluwo also he beto baki no rano sero okay oria na mie gena oki wanre oki arivi ujena egoliva oki roku no hanwa no si imo obo arisa balu wanyo so he
7: 09066395519
6: beto baki no eni da gosi oso he emi roko da reshan NIN national identity number ukurire ono akboche lura kan ukure upa webere na mie are nyevi uwa hivebe no ekiri akin uwa agwa wachi mama len vaino tanu matana ubanu weda che ole 081-396-5639-7 Edo Hik, Ewole Himoria, Ugwe Gbe, Nare Gwe Gbe, Osore Vek Gbe, Ole No.

0: Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnná sẹ̀wánà, ọ̀kí mú iná rẹ̀ yín wé gbèrè jọ́rẹ̀ wé gbé wí ọ̀tọ̀ ẹ̀dù, náà kẹ́ẹ̀kẹ́ ẹ̀dù ní máa kóyè, ewé sí náà tí a yẹn náà gbèrè dáin. Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnná sẹ̀wánà ẹ̀dù, gọ́vnọ́ sinitọ̀ mọ̀dé ó pẹ̀wò, ọ̀kí lọ́ ìwẹ́kẹ́ Shine Agenda. Nara miege nya jere wiki da sene ona kiraki nara mie edu we na vai na miege nya ekino kiraki no we do ru baru ku edu hi e mo bere lu okere kere ye oyi e mi na ti akilu fo adoro bo wagma ne ne ze bocho insurance plan o da fina we ba ona re wi go no hugbe bo mi go kere 18000 naira ba no e mi no serio e mi ye no na mie mi ge nya aki mi go ni e ko bo ni e ko ni ndi ori sa bo va ye do lu oi also he beto baki no ora no serio okay ori ana mi genya oki wanre oki arivi ujenya egoliva oki roku no hanwa no si imo obo arisabalu wanyo so he
1: 09066395519
0: beto baki no ene da gosi yoso he emi roko da reshan NIN national identity number ukurere ono akboche lura kan ukure upa webere na mye are nyevi uwa hiwebe no ekiri afi uwa agwa wachi mama len vaino tani matana ubanu weda che ole 08139656397 Edo Hik, Ewonde Himoria, Ugwe Gbe, Nare Gwe Gbe, Osore Gbe, Olenon.

0: Adeleke maka mmeri ya ọzọ. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọ ọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ̀kú dédé wònyí, ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Isha Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúròmù. Ìròyìn ló ń dé sé tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ à ń kókó oníròyìn náà. Ìpè ti lọ bá gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wípé ìgbàlà kìí ṣe fẹ́ nìkan ti gbogbo ẹnikẹ́ni ni. Ìjọba ìpínlẹ̀ Edo túbọ̀ tẹpẹlẹ mọ́ ìdojúkọ àti dojú ìjà kọ àwọn èèyàn burúkú tí ó ń fi àwọn ọmọdé ṣe ìwà àbí kí wọ́n máa tẹ ojú ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ débi wípé ìjọba kò ní gbà àbí bẹ́sù gbẹ̀gbà láti fìyà jẹ ẹnikẹ́ni tí ọwọ́ bá tó. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Àjọ INEC ti kéde Adémọlá Adeleke gẹ́gẹ́ bí olùborí fún ìdìbò gómìnà èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àmọ́lẹ́yìn Kristi ní ilé ìjọsìn Holy Family Chapel òun ni ìpè ti lọ bá láti mọ̀ wípé ìgbàlà kìí ṣe fẹ́ nìkan ẹnikẹ́ni àbí gbogbo ènìyàn ló wà fún. Ìpè yí wá láti rán àwọn ènìyàn létí nígbà tí bàbá wa nínú Olúwa tó ń ṣe wàásù rẹ̀ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí, ìyẹn bàbá wa Very Reverend Father Dr. John Bosco Eze gba àwọn ẹ̀nì mọ́ràn wípé gbogbo ènìyàn òun nìgbàlá wà fún, pàápàá jùlọ àwọn tí ó bá ń ṣiṣẹ́ tí wọ́n sì ń wá gbére Ọlọ́run. Ó wá ṣàlàyé wípé Ọlọ́run ń pe gbogbo èèyàn láti má ṣègbé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ Jésù Kristì kò fẹ́ kí àwọn ènìyàn sọnù. Òun ló sì jẹ́ wípé ó ń pè wọ́n wá sí agbo rẹ̀. Ó wá rọ àwọn òbí láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ kí wọ́n má ṣe máa wò àìtọ́. Ó wá sọ fún wọn wípé kí ni èrè òbí tó jẹ́ wípé àwọn ń rìn ní ìlànà Ọlọ́run tí àwọn ọmọ wọn sì ń wo àwọn ìwà ìbàjẹ́. Ó wá sọ fún wọn wípé kí wọ́n fìwà jọ obìnrin ará Kínaánì náà tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi máa ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run látàrí ọmọ rẹ̀ obìnrin. Ìjọba ìpínlẹ̀ Edo kò ní fojú rẹ gbogbo àwọn ẹnikẹ́ni tí ó bá ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ mọ́lẹ̀. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ìgbéga ìdàgbàsókè ìlú àti àwọn obìnrin, ìyẹn Ignia Abdullah, olóṣọ ọ̀rọ̀ nínú ní ìlú Ìbíní. Nígbà tí ó ń fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn, ó sọ wípé láti oṣù kẹwàá ọdún 2025 sí ọdún 2026, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn àti ìwà ìbàjẹ́ tó lé ní 72, òun ìjọba ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òbí pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ wọn mọ́lẹ̀ àbí àwọn ọmọ ìyàwó wọn nipa ibalopo ti o si je wipe opolopo won na ni ijoba ti gbe lo sile ejo ti won ti gba idajo ajo anet kede ademola adeleke ti egbe accord party gege bi olubori idibo to waye ni ipinle osun agbo wipe ademola adeleke oni o gbe lowo awon merinla yoku ti won ba dije ni ojo aba meta to koja eni ti o je oga agba fun awon ajo enek ni ipinle osun Joshua Ogunwole olokede oro yi ni olule ise won ti o so wipe ademola adeleke ni egbe egberun lona ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti mọ́kànlá pẹ̀lú ọgọ́ta àti méje lọ́nà ẹgbẹ̀rún ni ó ní tí ẹni tí ó sì tẹ̀lé lẹ́yìn Bọ́lá Oyèbámíjí ní ẹgbẹ̀rún lọ́nà irinwó mẹ́rìnlé ní ogójì ọgọ́rin àti mẹ́ẹ̀ẹ́dógún ìbò ní àkótán ọ̀gbẹ́ni Adémọ́lá Adeleke ní àbí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 19 nínú 30 tí ọ̀gbẹ́ni Oyèbámíjí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 11 ní tirẹ̀ ìyẹn ẹni tó tẹ̀lé lẹ́yìn ẹwẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ o káre okú àfọmọnìyàn ṣe fún Adémọ́lá Adeleke gẹ́gẹ́ bí ó ṣe jáwé olúborí ọ̀rọ̀ ìwáyé láti ẹnu ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn àgbà fún ààrẹ Báyọ̀ Onanúgà tí ó kéde wípé ààrẹ kí i lọ́pọ̀lọpọ̀ tí ó sì wá tún rọ̀ wípé ìjáwé olúborí lẹ́lẹ́ẹ̀kejì yìí kí ó fi gbé ìpínlẹ̀ ọ̀sùn lárugẹ kí ó sì máa wo ti ẹlẹ́yàmẹ̀yà àbí ẹlẹ́sìmẹ̀sìn nínú gbogbo tó bá dáwọlé èyí ni a ó fi ṣe àṣekágbáàrò yìí tòní.
2: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Binoculars Radio. I am Big Billy. First from the local sport, 35 young players aged between 9 and 19 are undergoing intensive training at the Nigerian Table Tennis Federation organized national camp ahead of three international tournaments scheduled to take place in Ghana and Guinea later this month. In a separate news, France begin their final push towards a third World Cup crown on Thursday when they take on Morocco in a blockbuster showdown as a star-studded quarter-final lineup kickoff. In another development, organizers of the Lagos Grand Horse Race have unveiled plans for the maiden edition of the event, describing it as a major initiative aimed at positioning Lagos as Africa's leading destination for horse racing, sports tourism, and cultural entertainment. This is the beat of sports from Esan Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day and God bless you all.
4: Welcome to entertainment news on Retrospects from Esan Binoculars Radio, Uromi. First, the headlines. Why I stopped trying to quit smoking? Omale. I have nothing to hide. Dapper Dan fired back at Shea Vibes, Charlie Poppy, and T.I. Blaze. My name is Judith Chinenye. Now the entertainment news in details. Nigerian Afrobeat singer.
5: Onosui oto manukuno semana okimui nare himwegber jore wegbe vi oto edu nokeki veduni makoye ebesi no tianye non bere dan onosu to manukuno semana vedu governor sinito modi ukbebu okiluo evekei shine agenda nara miege nye jire wiki jasene ono kiraki nara mie edu wenavai na miege nye ekino kiraki nwe duru daru uku edu health insurance commission iwe birel wokere kere ye oyi eminati akilufu adoro bawagma nenezi bocho insurance plan oda vino wekba oda rewigo no hukbe bumigo kere 18,000 lira bano emino serio emi yeno na mie mige nye aki migo indi ekobo indi ekwen indi orisa bova yedo uluoy also he beto baki no orano serio okay oriana miegena okiware okiarivi ikujenya egboliva okiroku no hanwa no si imobo arisabalu onyo so help
6: 09066395519
5: beto baki no ene da go seo so he emi rogo da resan NIN national identity number ukurere kuna kbuche lura kan ukure upa webere na mie are nyevi uwa hiwebe no ekiri aki wakwa wache mamale baino tanu matana ubanu weda ati ole 081396 56397
6: Etu Health Insurance Commission
5: Ewende Himoria Ugwegbe Narekwegbe Osorevegbe Olenon

0: ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná sẹ̀wọ̀nà ọkì mú iná rẹ̀ yín gbé jọ́rẹ̀ ẹgbẹ́ gbé rí ọ̀tọ̀ ẹ̀dù nọ́fẹ̀ẹ́kì ẹ̀dù ní mako yé ebe sí nà tí a ní iná gbẹ̀rẹ̀ dáin ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúná sẹ̀wọ̀nà ẹ̀dù gọ́vnọ́ sinitọ̀ mọ̀dé ó pẹ̀wò ọkì lọ́ ẹ̀wẹ́kẹ́ shine agenda nara miege nya jere wiki da sene ona kiraki nara mie edu we na vai na miege nya ekino kiraki no we do ru gbaru oku edu hi e mo bere lu okere kere ye oyi e mi na ti akilu fo adoro bo wa gma ne ne ze bocho insurance plan o da vino we ba o da re wi go no hugbe bo mi go kere 18000 naira ba no e mi no serio e mi ye no na mie mi ge nya aki mi go ni e ko bo ni e pe ni ni ori sa bo va ye do lu oi also he beto ba ki no ra no serio okay ori na mie genya oki wanre oki arivi ujenya egboliva oki roku no hanwa no si imo obo arisa bolu onyo so he
1: 09066395519
0: beto baki no ene da gosi oso he emi roku da reshan NIN national identity number ukurere unwa kboche lura kan ukure upa webere na mien are nyevi uwa hiwebe no ekiri afi uwa agwa wachi mama len baino tanu matana ubanu weda che ole 08139656397 Edo Hig, Ewonde Himoria, Ugwe Gbe, Nare Gwe Gbe, Osore Gbe, Ole.

0: maọbụ onye ọbụ. Ọ kwuru na okwukwe bụ ihe dị mkpa, dịka okwukwe nwaanyị Kenan nke mere ka Jizọs too ya. Ọ gwakwara ndị nne na nna ka ha na-ekpe ekpere maka ụmụ ha, duzie ha n'ụzọ okwukwe ma lekọta ndụ ime mmụọ ha. N'akụkọ nke abụọ, Kọmishọna na-ahụ maka Women Affairs and Social Development, Eugenia Abdullah, kwuru na gọọmenti Edo steeti na-elekọta ihe karịrị okwu mmegbu ụmụaka 72. O kwuru na gọọmenti na-echebe ndị mejọrọ, na-enyere ha aka ma na-enyocha ma na-ekpe ndị a na-ebubo imejọ ikpe. N'akụkọ nke atọ, INEC ekwuola na gọvanọ Ademola Adeleke nke Akọd meriri nhọpụta gọvanọ Osun steeti. Adeleke nwetere vootu 501,067, ebe Bola Ayemunji nke APC nwetara vootu 444,815. Adeleke meriri na mgbaghara ọchịchị ime obodo 19/30. N'otu aka ahụ, onyeisi ala Bola Tinubu kelela Ademola Adeleke maka mmeri ya ọzọ. O kwuru na mmeri ahụ gosiri nkwado ndị Osun nwere maka ya, ma gbaa ya ume ka o jiri ọchịchị ya nke abụọ chịkọ ndị Osun niile ọnụ, n'agbanyeghị onye ha zụrụ vootu. Tupu mpịachie akụkọ nke mgbanụ, ka laghachienụ n'ọkpụrụkpọ okwu ndị a wụrụ anyị isi akụkọ. Ndị Kraịst nọ na Uromi chetara na Chineke na-akpọ onye ọbụla ka o nweta nzọpụta. Edo na-elekọta okwu mmegbu ụmụaka 72 nke kọmishọna nke Edo kwupụtara. INEC kwupụtara n'ụzọ iwu kwadoro na Ademola Adeleke nke Akọd meriela nhọpụta gọvanọ. Ka ọ dị ugbu a, onyeisi ala Bola Tinubu kelela Ademola Adeleke maka mmeri ya ọzọ. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹkún dédé wọ̀nyí, ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Isha Binacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yoròmù. Ìròyìn ló ń dése tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òhúnlabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ à ń kókó inú ìròyìn náà. Ìpè ti lọ bá gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wípé ìgbàlà kì í ṣe fẹ́ nìkan ti gbogbo ẹnikẹ́ni ni. Ìjọba ìpínlẹ̀ Edo túbọ̀ tẹpẹlẹ mọ́ ìdojúkọ àti ìdojújàkọ àwọn èèyàn burúkú tí ó ń fi àwọn ọmọdé ṣe ìwà àbí kí wọ́n máa tẹ ojú ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ débi wípé ìjọba kò ní gbà àbí bẹ́sùgbẹ́gbà láti fìyà jẹ ẹnikẹ́ni tí ọwọ́ bá tó. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Àjọ INEC ti kéde Ademola Adeleke gẹ́gẹ́ bí olùborí fún ìdìbò gómìnà èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ní ilé ìjọsìn Holy Family Chapel, òun ni ìpè ti lọ bá láti mọ̀ wípé ìgbàlà kì í ṣe fẹ́ nìkan ẹnikẹ́ni àbí gbogbo ènìyàn ló wà fún. Ìpè yìí wá láti rán àwọn ènìyàn létí nígbà tí bàbá wa nínú Olúwa

0: tó ń ṣe wàásù rẹ̀ ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí ìyẹn bàbá wa Very Reverend Father Dr. John Bosco Eze gba àwọn ènìyàn wípé gbogbo ènìyàn òun ni ìgbàlà wà fún pàápàá jùlọ àwọn tí ó bá ń ṣiṣẹ́ tí wọ́n sì ń wá rere Ọlọ́run ó wá ṣàlàyé wípé Ọlọ́run ń pe gbogbo èèyàn láti má ṣègbé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ Jésù Kristì kò fẹ́ kí àwọn ènìyàn sọnù òun ló ti jẹ́ wípé ó ń pè wọ́n wá sí agbo rẹ̀ ó wá rọ àwọn òbí láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ kí wọ́n má ṣe máa wùwà ìtọ́ ó wá sọ fún wọn wípé kí ni èrè òbí tó jẹ́ wípé àwọn ń rìn ní ìlànà Ọlọ́run tí àwọn ọmọ wọn sì ń wo àwọn ìwà ìbàjẹ́ ó wá sọ fún wọn wípé kí wọ́n fìwà jọ obìnrin ará Kenani náà tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi máa ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run látàrí ọmọ rẹ̀ obìnrin. Ìjọba ìpínlẹ̀ Edo kò ní fojú rẹ gbogbo àwọn ẹnikẹ́ni tí ó bá ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ mọ́lẹ̀. Kọmíṣánná kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ìgbéga ìdàgbàsókè ìlú àti àwọn obìnrin ìyẹn Igna Abdallah ó ló sọ ọ̀rọ̀ ní ìlú Ibini. Nígbàtí ó ń fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ó sọ wípé láti oṣù kẹwàá ọdún 2025 sí ọdún 2026 ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn àti ìwà ìbàjẹ́ tó lé ní 72 òun níjọba ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òbí pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ wọn mọ́lẹ̀ àbí àwọn ọmọ ìyàwó wọn nípa ìbálòpọ̀ tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ìjọba ti gbé lọ sílé ẹjọ́ tí wọ́n sì ti gba ìdájọ́. Àjọ INEC ti kéde Adémọ́lá Adeleke ti ẹgbẹ́ Accord Party gẹ́gẹ́ bí olùborí ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀sun. A gbọ́ wípé Adémọ́lá Adeleke òun ni ó gbẹ lọ́wọ́ àwọn 14 yòókù tí wọ́n bá díje ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ INEC ní ìpínlẹ̀ Ọ̀sun Joshua Ogunwọlé olókéde ọ̀rọ̀ yìí ní olú-iléeṣẹ́ wọn tí ó sọ wípé Adémọ́lá Adeleke ní ₦500,000 pẹ̀lú ₦67,000 ni ó ní tí ẹni tí ó sì tẹ̀lé lẹ́yìn Bọ́lá Oyèbámíjí ní ₦84,185 ìbò ní àkótán. Ọ̀gbẹ́ni Adémọ́lá Adeleke ní àbí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 29 tí Ọ̀gbẹ́ni Oyèbámíjí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 11 ní tirẹ̀ ìyẹn ẹni tó tẹ̀lé lẹ́yìn. Ẹ̀wẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ránṣẹ́ ọ̀kárẹ̀ okú àfọmọnìyàn ṣe fún Adémọ́lá Adeleke gẹ́gẹ́ bí ó ti jáwé olúborí. Ọ̀rọ̀ ìwáyé láti ẹnu ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn àgbà fún ààrẹ Báyọ̀ Onanúgà tí ó kéde wípé are ki lopo lopo ti o si wa ton ro wi pe idawe olubori dele keji ki o fi gbe ipinle osun laruge ki o si ma wo ti eleyameya ati elesimesi ninu gbogbo to ba dawole eyi ni a o fi se asikagbaro yi toni.
1: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment's Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esam Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esam Banakola Radio. I am Big Billy. First from the local sport, 35 young players aged between 9 and 19 are undergoing intensive training at the Nigerian Table Tennis Federation organized national camp ahead of three international tournaments scheduled to take place in Ghana and Guinea later this month. In a separate news, France begin their final push towards a third World Cup crown on Thursday when they take on Morocco in a blockbuster showdown as a star-studded quarter-final lineup kickoff. In another development, organizers of the Lagos Grand Horse Race have unveiled plans for the maiden edition of the event, describing it as a major initiative aimed at positioning Lagos as Africa's leading destination for horse racing, sports tourism, and cultural entertainment. This is the Beat of Sports from Esam Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day, and God bless you all.
3: Entertainment news on retrospect from Eastern Binoculars Radio Uromi. First, the headlines. Why I stopped trying to quit smoking? Omale. I have nothing to hide. Dapper Dan fired back at Sheyi Vibes, Charlie Poppy, and T.I. Blaze. My name is Judith Chinenye. Now, the entertainment news in details. Nigerian Afrobeat singer.
4: Nosui oto manukuno semana oki muina rehime gberjore vegbe vi oto edu no heki veduni mankoye ebe sino tianye non bere dan onoto oto manukuno semana vedu governor sinito modi ukbebu oki luoye vekei shine agenda nara miege nye jiri wiki jasene ono kiraki nara mie edu wenavai na miege nye ekino kiraki nwe duru baru uku edu head insurance commission iwe bere luo kire kire ye oye Eminati Akilufo, Adoro Bowagma, Nenese Bocho, Insurance Plan, or Davino Web, but other we go no hook way, Bumigo Kiri, 18,000 Lera Bano, Evino Serio, Evi, and on Admigina, Akimigo in the Cobony, when in the Orisa Bovaedo, also hey, but Bakino, Rano Serio, Okariana, Migina, Okiwan Re, Okarivi, Uchina, E Bolivar, Okiroko no Haman or C. Imobo, Arisabolo, and also have
5: 090-66-3955. 19.
4: Beto back in no any that was here so he even over direction NIN National Identity Number Ukurere. Una butchulura can ukure upa we bere na me are nyevi uwa hwebe no ekiri akin. We agwa wachi mama len by no tani matana uban weda tiole 081-3965-6397.
5: Etu Health Insurance Commission.
4: Ewunde himoria ugwegbe na regwegbe osorevegbe ole no.

0: ka ọdụ ugbu a, onye isi ala Bola Tinubu kelela Ademola Adeleke maka mmeri ya ọzọ. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nnukwu ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ̀kú dédé wònyí, ẹ sì kú bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Isha Binacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yoròmù. Ìròyìn ló ń dése tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwúnlabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Ìpè ti lọ bá gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi wípé ìgbàlà kì í ṣe fẹ́ nìkan ti gbogbo ẹnikẹ́ni ni. Ìjọba ìpínlẹ̀ Edo túbọ̀ tẹpẹlẹ mọ́ ìdojúkọ àti dojú ìjà kọ àwọn èèyàn burúkú tí ó ń fi àwọn ọmọdé ṣe ìwà àbí kí wọ́n máa tẹ ojú ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ débi wípé ìjọba kò ní gbà àbí bẹ́sù gbẹgbà láti fìyà jẹ ẹnikẹ́ni tí ọwọ́ bá tó. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Àjọ INEC ti kéde Adémọlá Adeleke gẹ́gẹ́ bí olùborí fún ìdìbò gómìnà èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ní ilé ìjọsìn Holy Family Chapel òun ni ìpè ti lọ bá láti mọ̀ wípé ìgbàlà kì í ṣe fẹ́ nìkan ẹnikẹ́ni àbí gbogbo ènìyàn ló wà fún. Ìpè yìí wá láti rán àwọn ènìyàn létí nígbà tí bàbá wa nínú Olúwa tó ń ṣe wàásù rẹ̀ ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí, ìyẹn bàbá wa Very Reverend Father Dr. John Bosco Eze, gba àwọn ẹ̀nì mọ́ràn wípé gbogbo ènìyàn òun ni ìgbàlà wà fún, pàápàá jùlọ àwọn tí ó bá ń ṣiṣẹ́ tí wọ́n sì ń wá ju rere Ọlọ́run. Ó wá ṣàlàyé wípé Ọlọ́run ń pe gbogbo èèyàn láti má ṣègbé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ Jésù Kristì kò fẹ́ kí àwọn ènìyàn sọnù. Òun ló sì jẹ́ wípé ó ń pè wọ́n wá sí agbo rẹ̀. Ó wá rọ àwọn òbí láti bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ kí wọ́n má ṣe máa wà ìtọ́. Ó wá sọ fún wọn wípé kí ni èrè òbí tó jẹ́ wípé àwọn ń rìn ní ìlànà Ọlọ́run tí àwọn ọmọ wọn sì ń wo àwọn ìwà ìbàjẹ́. Ó wá sọ fún wọn wípé kí wọ́n fìwà jọ obìnrin ará Kínaanì náà tó jẹ́ wípé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi máa ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run látàrí ọmọ rẹ̀ obìnrin. Ìjọba ìpínlẹ̀ Edo kò ní fojú rẹ gbogbo àwọn ẹnikẹ́ni tí ó bá ń tẹ ẹ̀tọ́ àwọn ọmọ mọ́lẹ̀. Kọmíṣánà kan ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Edo. Nínú ọ̀rọ̀ rẹ̀, ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ìwéga ìdàgbàsókè ìlú àti àwọn obìnrin, ìyẹn Igna Abdullah, ó ló sọ̀rọ̀ ní ìlú Ìbíní. Nígbàtí ó ń fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn, ó sọ wípé láti oṣù kẹwàá ọdún 2025 sí ọdún 2026, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn àti ìwà ìbàjẹ́ tó lé ní 72, òun ìjọba ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ òbí pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n ń